ṣe lábẹ́ ṣùgbọ́n ṣẹ́ṣẹ́ mẹ́lẹ̀ yọmọ. Agbẹ̀dùdù alẹ́bẹ̀ fi lábẹ́ fẹ̀tọ́ dẹ́kẹ́ mẹ́nyà tsọ mọ́. Nyẹ ń tọ́mà nù yẹ bẹ́ẹ̀ sáàmà, yẹ fọ́ na sẹ́lẹ̀ kí yá mà. Lẹ́mí kẹ́ dẹ́ tu àmà, ẹbí ó ná sùpọ̀ dẹ́ fu àmà. Nyọ́mọ́ nyọ́ pàtó ànẹ̀ tù, gàskóni give me my tools. Sálágà tí ló gẹ́ time.